lédè òyìnbó tẹ́dẹ̀ Yorùbá nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa iléeṣẹ́ alára àgbà yìí dá 103.5 FM Radio 1 kò ilé gan látago mẹ́fà ìdájí sáàgó méje àárọ̀ ní gbogbo ọjọ́ Monday sí ọjọ́ Friday òwe tó dáńtọ́ nínú ìròyìn tó múnádókò ẹ̀fẹ̀ àwàdà tó dẹ́rìn kù sónú nínú ìròyìn jẹ́ ti gbọ́ ní 103.5 FM Radio 1 lẹ́ti máa bá wa pàdé láàárọ̀ èyàn ò ní polówó àjà lórí ètò yìí kó mọ́ ta wàrà wàrà bí ọmọ ẹ̀ta títa 103.5 FM Radio 1.

àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá tilé toko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó tà nítorí ẹta ló kọ́kọ́ ń tà kọ́mọ ẹranko gbogbo tó tà ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá tilé toko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó tà

ojúmọ́yọ àlàáfíà ìgbéga ló mọ́ wa láàárọ̀ tòní. Lónìí ọjọ́ Friday jímọ̀ tí ó kẹ́yìn nínú oṣù ọ̀nà ọjọ́ tó kẹ́yìn nínú oṣù keje òní. Ó ní ọjọ́ kọkànlélí ọgbọ̀n nínú oṣù keje ọdún 2026. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé Olúwa ṣeun, Olúwa ṣeun nítorí tí àánú ẹ̀ tí ó dúró láéláé tó mú wa bẹ̀rẹ̀ àkàsọ̀ keje láyọ̀ tó dẹ̀ tún mú wa làájá lágbára Ọlọ́run ọba. Àkàsọ̀ kẹjọ tá à ń wò yín ọ̀la yìí ẹ̀mí wa ẹ̀ yóò rí bí òjẹ́ ti Ọlọ́run. Ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ló mọ wa òní kan ní rédíò 103.5 FM ẹ̀ka rédíò Nàìjíríà ti ìpínlẹ̀ Èkó táwọn Adékunlé Fájúyìwé GRA Ìkẹjà ìlú Èkó nípínlẹ̀ Èkó. Ibẹ̀ náà la ti ń ṣe gudugudu méje ìyàyà mẹ́fà. Ǹjẹ́ ti gbọ́ náà lètò níbi tí a ti ń jẹ́ kí ètùdí sí àwọn ìròyìn tó ń lọ káàkiri ojoojúmọ́ ilẹ̀ wa kú ẹ̀ gbogbo ẹ̀ bó ṣe ń lọ a ò jẹ́ kẹ́ ẹ máa gbọ́. Bóyá Eniola Abọ́sẹ̀jì ọmọ Ṣálíù lorúkọ mi o. Àwọn ìwé ìròyìn ọlọ́kanòjọ̀kan náà ló wà mí. Mo ní ìwé ìròyìn Punch, mo ní Daily Post, The Matrix, mo ní Vanguard. Òun náà ni ó wà ní iwájú mi. Bóyá àti èmi àti ẹnì

0: Eniola Bosejo mo salu lowo ko mi o awon iwe iroyin lokan jokan na lo wa ni waju mi mo ni iwe iroyin punch mo ni daily post mo ni the matrix mo ni vanguard oun na ni o wa ni iwaju mi bi oya ati emi ati eni
1: o tun gbeyin bakan na ninu osu keje ohun aku ojumo ojumo re na lo mo wa ka mo fe le fi dupe lowo olohun oba alawura bi olohun oba eledua eyin to tun moju wa rojo tetoni to ka wa mai wun ilaye okan ti won lori ofe lati mo se mi lori le ipe aje wi pe bise oba wa pe ni eni ko tun gbodo pese ati ko awon iwe iroyan de lo mo nira baji gan ati lo mo nira gede fin ka tun jo mo mu loko kan ejeji awon iroyan n ka wo mo mu wa se ti gbo yin ka mo tesi ile ti tesi nla ke yin si mo se kini ke wa ni ifarabalẹ ke si mo lanfani lati mo pe ti gbe yawo awon iroyan hun bawo se mo jajule lomo ni kongbe kongbe ta si mo jajule fun yin bi apo ewa bi apo yere oya e je mo te waju ka si mo mu ni okokan ijeji lati nu awon iwe iroyin loloko jokan iyun ninu iwe iroyin punch iwe iroyin daily post iwe iroyin the nation iwe iroyin the matrix ata awon iwe iroyin mi loloko jokan yo ti owo wa ba tun ba to se wi pe ti iroyin ohun bo ba sodo sibe o da ede ewa koro o le ba ya ka mo mu ni okokan ejeji te weta gba na ni peju woli ile teru tomo ni peju egun labala adura mami omo balogun lo ko mi oya e ja mo gbara kasida
0: inje ti gba
1: pekini
0: oya iroyin akoko mi ni iroyin punch ni o okele akobu mi ti o gbodo rawon be oya ni iroyin punch na ni mo ti fe mu laaro toni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé ó ti buwọ́lù pé kí ìgbìmọ̀ kan eléyìí tó ń rí sí bí wọ́n ṣe ń sọ dúkìá ìjọba di títà wọ́n ni pé kí ìgbìmọ̀ ọ̀hún kí ó di títúká o láti bí ọdún 25 sẹ́yìn tí wọ́n ti dá sílẹ̀ ìyún lábẹ́ ìṣàkóso olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ní kété tí ààrẹ fi àṣẹ yìí síta òun ló ní kí ẹni tó jẹ́ adájọ́ àgbà tó tún jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ètò ìdájọ́ kí ó bẹ̀rẹ̀ sí ní mójútó ìgbìmọ̀ náà o àtẹ̀jáde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ olùbádámọ̀ràn fún ààrẹ ìyẹn Báyọ̀ Ọ̀nànúgà ó fìdí ẹ̀ múlẹ̀ pé àṣẹ náà ti bẹ̀rẹ̀ sí ní múlẹ̀ o láti ọjọ́ 5 oṣù 11 ọdún tó kọjá tó sì ní ẹni tó jẹ́ akọ̀wé ìgbìmọ̀ náà ìyẹn BS Júsìn ó ní ó gbọ́dọ̀ fi ipò náà sílẹ̀ ní wàrà ìṣẹ̀ṣà o kó sì fi gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjọba àpapọ̀ kó fi sílẹ̀ ọdún 2000 òun náà ni wọ́n dá ìgbìmọ̀ náà sílẹ̀ o tó sì jẹ́ wípé iṣẹ́ wọn ni láti máa rí sí títà àti mímójútó àwọn ilẹ̀ ìjọba eléyìí tí wọ́n yá àwọn ilé iṣẹ́ àwọn aládàáni wọn máa fi ṣe bísínẹ́ẹ̀sì ní báyìí ìgbìmọ̀ náà òun náà ni wọ́n ní ó ti di títúká báyìí nínú ìròyìn punch lẹ́wọ́ ti rí ìkà síwájú sí láàárọ̀ yìí.
1: ó dá bá a ti ṣe ń tẹ̀ ẹ́ síwájú ìjẹ́ ti gbọ́ o nínú ìwé ìròyìn daily post níbi tí ń ti mú ìròyìn àkọ́kọ́ láàárọ̀ yìí tọ̀ ọ̀rọ̀ náà ló fìdí ẹ̀ múlẹ̀ o wípé tọ̀ ẹni tí ó bá jẹun gbọ̀ngbọ̀n báyìí níṣe ló gbọ́dọ̀ tilẹ̀kùn gbọ̀ngbọ̀n ni o ẹ̀yìn o wọ́n wá fìdí ẹ̀ múlẹ̀ pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé ní ìpínlẹ̀ Abia náà ni ìròyìn eléyìí ń lo ti jẹyọ o ẹni tí ó jẹ́ olùdíje dupò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC ní ìpínlẹ̀ Abia ni o ìyún Doris Ogala ọ̀rọ̀ kan tó sọ eléyìí tó jẹ́ kó panilẹ́rìn púpọ̀ òun náà ló mọ̀ ṣe kíni ló di ìròyìn tí ìwé ìròyìn daily post tí wọ́n kọ sí gbòòrò ayé o Doris Ogala ó ti fi kò bákùn gbé ọ̀rọ̀ tí kún gbọ́ tí rẹ̀ fi di gbangbangban ó ti fi ránṣẹ́ o sí ìjọba ìpínlẹ̀ Abia ni o látàrí àṣẹ kan eléyìí tí wọ́n ní ìjọba ìpínlẹ̀ ọ̀hún tó pa o bẹ́ẹ̀ ò bá gbàgbé ó ti ṣe díẹ̀ báyìí tí ìjọba ìpínlẹ̀ Abia tí ó ti kéde rẹ̀ wípé gbogbo ẹni tí ó bá jẹ́ gómìnà tó fẹ́ díje dupò gómìnà kó tó tiẹ̀ di wípé wọ́n mọ̀ lẹ póstà bí wọ́n mọ̀ láǹfààní láti gbé pátákó ìpolongo ìbò wọn sí gbòòrò ayé wípé wọ́n kọ́kọ́ gbọ́dọ̀ máa san owó kan eléyìí tí wọ́n ní wípé iye rẹ̀ ò dín ní 150 million naira ìyún sí àpò ìṣùwọ̀n ìjọba àpapọ̀ kó tó di wípé wọ́n láǹfààní láti mọ̀ lẹ gbé pátákó ìpolongo sí ìgboro ayé o Doris Ogala òun wá ṣe kíni ó sọ̀rọ̀ ìyún lójú òpó x rẹ̀ nínú fọ́nrán kan eléyìí tí wọ́n ní ó fi síta ó fi díẹ̀ múlẹ̀ wípé gbogbo eléyìí tẹ̀ ń sọ yìí ẹ tí ò bá ní bàbá àṣàlẹ̀ kò lè rówó o ní ó ṣe rí 150 million naira eléyìí tó jẹ́ pé yọ kọ̀ọ̀kan kó fún ìjọba kó tó di wípé yọ láǹfààní láti mọ gbé pátákó ìpolongo sí gbòòrò ayé.

0: ilé-iṣẹ́ Andy Negro Production Outfit, pẹ̀lú àjọṣepọ̀ ilé-iṣẹ́ Toluwa Lasha Television and Radio Media Outfit, àti ilé-iṣẹ́ Starline International Showbiz Magazine, tẹ́ pẹ́pẹ́ ètò kan tí wọ́n pè ní Tọba Lasha, níbi tí wọ́n ti máa sọ ìtàn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, pàápàá jùlọ ìtàn ìlú Ìlógbò, ìlú Ewékoro, ìlú Àjànà, ìlú Erija, ìlú Ọ̀tà, àtàwọn ọba aládé tó ń jẹ nílùú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá, bí ọba Ìlógbò, ọba Kíbọ̀, ọba Àjànà, ọba Erija, ọba Ìwòtútù, ọba Ifọ̀, ọba Ejó, ọba Ìgbàdo, ọba Pápá, ọba Kọ̀kọ̀bíè, baálẹ̀ tẹ̀mídìrẹ alágbàdo nípínlẹ̀ Èkó, baálẹ̀ Aláṣíá Oṣòdì, àtàwọn ọba tó ń baálẹ̀ míì bẹ́ẹ̀. Bákan náà láti máa sọ nípa àwọn òṣèré ilẹ̀ yìí lọ́kan ọ̀jọ̀kan. Abala bó ṣe ń lọ lágbo òṣèlú àti eré ìdárayá kò bẹ́ẹ̀ rárá o. Aago mẹ́sàn-án kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́jọ́ Àbámẹ́ta Sátidé lẹ́yìn máa gbádùn ètò ọ̀hún ní Radio 1 103.5. Fún àlàyé kíkún 09038619223 tàbí 08134956347. Tọ́ba Lasha lẹ́tọ̀, ètò ní Tọ́ba Lasha, ẹ máa mísí ẹ̀.
1: Mọ̀túnmọ́rọ́ àgbàdé o.
2: Ẹ jẹ́ kí ẹ gbọ́. Ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀. Mo fẹ́ títí, a ṣe lọ́jọ́ alẹ́.
3: Ètò ẹṣin ọ̀rọ̀ ti padà dé lákọ̀tún. Gbogbo ọmọ Yorùbá o, ẹ máa pàdé Tajudeen Ajani Ojolegba lórí ètò ẹṣin ọ̀rọ̀ ní gbogbo ọjọ́ Tuesday, láago 11 àbọ̀ títí d'aago 12 ọ̀sán nílé-iṣẹ́ Radio 1 103.5 FM. Ẹni tó bá ti parí òwe tó mọyán lórí kó máa pa láàrú fẹ́bùn ni o. Ẹgbẹ́ polówó ọjà wá, ẹ kẹ́bùn wá, ẹ dẹ̀ máa ta warawara bọ́mọ ẹta tí ń tà. Ẹ pé Ojúẹlẹ́gbà sórí 08023094983 08023094983. Emi ko ni fowo si juwele baba mi iwo nko.
4: O de pada o rinle o kile. Ìdíje eré ìdárayá ọlọ́dọọdún ni ti ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ FRCN ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1 103.5 FM gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ìpele àkọ́kọ́ nílé ẹ̀kọ́ secondary JSS jákèjádò ìpínlẹ̀ Èkó tọdún 2026 yìí. Àwọn akẹ́kọ̀ọ́ máa kópa nínú eré ìdárayá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá football, eré sísá lóníruurú athletics àti ìwẹ̀ wíwẹ̀ swimming fún tọkùnrin tóbìnrin wọn. Pápá ìṣeré CMS Drama School ní Bàrígà ló ti máa wáyé. Ife ẹ̀yẹ, ẹ̀bùn owó àti òkìkí tó rinlẹ̀ wà fún ilé ẹ̀kọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tó bá jáwé olúborí. Láti fi orúkọ sílẹ̀, ẹ pé Fẹ́mi Taiwo sórí 08023292640, Lẹ́kan Awolúga sórí 07038998468, Kelechi Bernard sórí 08033506038. Ìdíje eré ìdárayá ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1 103.5 FM, níbi tí a ti ń ṣàwárí àwọn ògùn ọjọ́ ọ̀la.
5: My people, that Una Ogbonge entertainment program on top radio, celeb for hot seat, don't get paddy man o. Sake of say, Diaspora Entertainment Connection half hour, don't land inside celeb for hot seat. From 3:05 PM, go reach 3:30 PM, Kwon Kwem, Kimpasi for real, plus including Ebony Babe, go begin the tell Una about our black people where they make way for inside music and other entertainment for Obodoyibo Yonda. Now hit right ink, VIP code where they Obodoyibo bring and come. On top the program like this now, eh? You're gonna win small, small things if you do waiting we ask. Don't forget, oh, now every Sunday when 5 minutes waka come on from 3 o'clock. Celeb for hot seat. Come know about your celeb then.

0: in Jetty Bunty, Siwaju Latikoni Radio 101.3.5 FM. Oh, yeah, come out, Siwaju, you're punching on the multifam well, you in Jetty Bow. You back at Yabin Guy Lake, you are sure you show family, ye? Yeah, Benjamin, call you, Matty Shaky Low. Fuan, what Gomino, Jackie, Jado, related ye? Latima saw a lot pipe, Mille, El, Elati, Elegumo, I show family, ye? It's one da bagger. Moniki, what my saw, the Walla, she loo, Tabicoma saw the immortala one you call, eh? Cadulofi, Dele, Mule, only pearl shake pataki. Fuan, what Gomino, hm? Lassi, that you pay one loo, a lot pipe, Milo, hm? Fuan, Fania, one right, Lunion. Bẹ́ẹ̀ ló fi ìkìlọ̀ síta lánàá yìí nígbà tó ń bá àwọn olùkópa níbi ètò kan ní apá gúúsù ìlà oòrùn fún ti ọdún yìí sọ̀rọ̀ nínú ètò ọ̀hún eléyìí tí wọ́n pè ní 2026 Southeast Regional Security Summit. Igbákejì abẹnugan ọ̀hún eléyìí tó jẹ́ alága ìgbìmọ̀ tó ń rí sí àtúnṣe ìwé òfin ti ọdún 1999 òun ló fìdí ẹ̀ múlẹ̀ pé ipò tí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí wà wọ́n ní ó yẹ fún àjọṣepọ̀ eléyìí tó gún mọ́ láàárín ìjọba ní gbogbo agbọ̀n ni o bákan náà òun ni kò yọ àwọn òṣìṣẹ́ aláàbò gbogbo sílẹ̀ o ó ní ipò tí ọ̀rọ̀ ààbò wà ní orílẹ̀-èdè yìí wọ́n ní ó yẹ fún ìgbésẹ̀ ní kíákíá eléyìí tó ní ìdásílẹ̀ ọlọ́pàá yóò jẹ́ ojútùú fún nítorí náà káwọn gómìnà ọ̀hún gbogbo gómìnà pátápátá ni o kí wọ́n ṣe ohun gbogbo bó ti tọ́ àti bó ti yẹ inú ìwé ìròyìn punch lẹ́yìn tí rí ẹ̀kúnrẹ́rẹ́ ilé kà láàárọ̀ yìí.
1: ó dá nípínlẹ̀ èkó tá a wà yìí ǹjẹ́ ẹ ti gbọ́ o àwọn olùgbé agbègbè kan iyùn ní ìpínlẹ̀ èkó pàápàá jùlọ àwọn olùgbé agbègbè àjàó estate òun náà ni wọ́n mọ̀ ti bọ́ta o tí wọ́n sì ti ṣe wọ́n ti fi àìdùn inú wọn hàn lórí nǹkan tí ń ṣẹlẹ̀ iyùn lágbègbè wọn ni o pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé wọ́n ní àwọn ilé iṣẹ́ kan eléyìí tí wọ́n máa ń gbé ọkọ̀ wá iyùn ní oṣooṣù láti wá gbé àwọn ilẹ̀ wọn iyùn ní ìpín ní agbègbè náà òun náà ló jẹ́ wípé wọ́n ní wọ́n ti fi owó kún owó eléyìí tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn lóṣooṣù láti máa bá wọn gbé àwọn ilẹ̀ lóríṣiríṣi iyùn ní agbègbè náà o àwọn olùgbé agbègbè ọ̀hún wọ́n fi díẹ̀ múlẹ̀ wípé ṣàdédé ni àwọn rí wípé tọ̀ wọ́n lẹ ìwé kan iyùn sí ẹnu ọ̀nà àwọn o nígbà táwọn ó ṣe àyẹ̀wò ìwé náà làwọn rí wípé wọ́n ti ṣe àfikún owó tí wọ́n ń gbà ní ọwọ́ àwọn wọ́n fi díẹ̀ múlẹ̀ wípé láti nǹkan bíi ọ̀pọ̀lọpọ̀ oṣù sẹ́yìn ló jẹ́ wípé àwọn ò lè ṣe kí àwọn ó mọ̀ san owó eléyìí tó jẹ́ wípé wọ́n ń gbà lọ́wọ́ àwọn tẹ́lẹ̀ tó sì jẹ́ wípé àwọn iléeṣẹ́ náà eléyìí tí wọ́n wá gbé àwọn ilẹ̀ àwọn yìí wọ́n ní wípé ọ̀pọ̀ ọgbà ni wọn kì í wá wọ́n ní gbà míì oṣù kan wọn ò ní wá gbà míì ìgbà míì ọ̀sẹ̀ méjì tó sì jẹ́ wípé àwọn òfìgbà kan mọ̀ sọ wípé àwọn ò san owó ní oṣù ọ̀hún wọ́n ní iṣẹ́ wọn wọ́n ní kò dùn mọ́ àwọn nú rárá bí ó ti wù kó mọ̀ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ó bá wọn lẹ́jà fù ó sì ṣe àwọn ní àárín bákan náà ló kọ àwọn ní wípé tọ̀ kí la tó kí ni tó ṣẹlẹ̀ àwa tó jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe wá mọ ẹ bẹ́ẹ̀ ṣe mọ wá gbélé wa gan ni déédéé jẹyin lówó rí iyùn lóṣooṣù bó ti wulẹ̀ ọmọ wá dé ẹlẹ́fowó kún owó wọ́n ní kò sí ní tó jọ o bí ó ti wù kó mọ wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ wípé ń gbà míì bí wọn ò bá wá bí ọ̀sẹ̀ méjì bí ọ̀sẹ̀ kan bí ọ̀sẹ̀ mẹ́ta bí oṣù kan bí wọ́n bá ti sọ wípé ìṣòro kan làwọn ní ojú ọ̀nà kan ló ṣe kinní kan ọkọ̀ àwọn lọ́ bàjẹ́ wọ́n ní wọn ó sáré nǹkan kan sọ tí wọn ò fi wá wọ́n ní gbà tó wá yá wọ́n wá gbéwé kan dé bọ̀gìnì wípé àwọn ti ṣàfikún owó wọ́n ní kò sí ní tó jọ àwọn ò sì ní gbà bí ó ti wù kó mọ báwọn kan náà ni àwọn olùgbé agbègbè ọ̀hún iyùn àjàó estate ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ èkó látàrí bí ojú ọ̀nà wọn eléyìí tí wọ́n ní wípé ó kù díẹ̀ káàtó tí ò sì dáa rárá mọ́ bí ó ti wù kó mọ wọ́n ní yàtọ̀ sí ọ̀rọ̀ ojú ọ̀nà yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú ọ̀nà eléyìí tó jẹ́ wípé ó wọ àdúgbò náà ló jẹ́ wípé gbogbo ẹ̀ ti bàjẹ́ kanlẹ̀ wọ́n ní tójò bá ti rọ̀ báyìí wọ́n ní nǹkan ti bẹ̀rẹ̀ sí ní wọ́n ní nǹkan ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ní gbogbo àdúgbò ọ̀hún ni bákan náà ni wọ́n wá fìdí ẹ̀ múlẹ̀ wípé kí àwọn iléeṣẹ́ ọ̀hún eléyìí tí wọ́n wá ń gbé àwọn ilẹ̀ àwọn kí wọ́n tiẹ̀ kọ́kọ́ fi gígún tá à ń pè ní àwọn fẹ́ fi kún owó láwọn gbà lọ́wọ́ àwọn ní oṣooṣù bó ti wulẹ̀ ọmọ wọ́n ní kí wọ́n mọ̀ tiẹ̀ kọrin èyàn sáwọn létí torí orin ọ̀hún àti ìjọ lù sí wọ́n ní ò tiẹ̀ dùn rárá bó ti wulẹ̀
0: Waste Management Authority. Àwọn náà ni ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ní wọ́n ti ti àwọn ṣọ́ọ̀bù kan àwọn ilé ìtajà kan o ní ọ̀nà tẹ́jú oṣooju ẹlẹ́gba kí lowó tó ṣẹlẹ̀. Wọ́n ní nítorí ìmọ́tótó àyíká òun náà ni àjọ lọ́mà ṣe gbé ìgbésẹ̀ yìí o. Wọ́n ní ṣàdédé ni wọ́n déwájú ṣọ́ọ̀bù wọn ní àná òde yìí ni wọ́n wá bá wọ́n ní ilẹ̀ ọ̀hún àfi bí òkè wọ́n ní ni wọ́n bá ṣá kọkọrọ mọ àwọn ṣọọbù wọn o nígbàtí wọn máa sọrọ ẹni tó jẹ ọgá àgbà fún àjọ lọmà ìyẹn mukaila sanusi òun náà ni ọgá àgbà fún ẹka ti ohun tó ń lọ ọrọ tó ń lọ nígbàtí wọn sọ wọn ní lóòótọ ni àwọn àjọ ọhún ni wọn ṣe àwọn iṣẹ yìí wọn ni wọn ṣiṣẹ yìí ní àná òde yìí tó sì jẹ wípé nígbàtí lẹyìn gbogbo ìkìlọ tí wọn ti fi tó àwọn ọlọjà àti àwọn olùgbé ìpínlẹ èkó létí wípé ẹ ṣọra fún ibi tẹ ń da ìdọtí sí ẹ má dalẹ àti ìdọtí yín síbi tí kò bójúmu torí kíni wọn ní bẹ bá ti ń gbélẹ yín síbi tí ò dáa tí gbogbo ẹ bá ti wọ sí gọtà eléyìí bẹẹ ni o àti àgbàrá ya ṣọọbù wọn ní gbogbo eléyìí fún tara tiwa ni o wọn ní ṣùgbọn pẹlú gbogbo ìkìlọ pẹlú gbogbo ariwo tí àwọn sọ fún àwọn ọlọjà yìí wọn ni wọn kọ etí dídí sí ìdí nìyí tí wọn fi gbéra lánàá tó jẹ wípé wọn ti àwọn ṣọọbù ọhún pa ẹni tó wá ń sọrọ ẹni tó jẹ ọgá àgbà àjọ lọmọ ìyẹn dókítà mú ìwà gbàdé gẹṣin òun náà sọ wípé wọn ní ìgbésẹ yìí ó ṣe kókó ṣe pàtàkì o torí pé kí ni fún ti ara tiwa náà ni wọn ní pé ìpánpara ẹ ó lóun pajá wọn ní ẹjẹ ká ṣe jẹjẹ wọn ní àti pé ìjọba ìpínlẹ èkó pàápàá jùlọ àjọ lọmọ wọn ò ní fi ààyè gba eléyìí bó ti wù kó mọ torí ẹ lọ ti ń sọ fún wa wípé wọn ní gbogbo ìgbà náà ni wọn máa ń dá àwọn tí wọn jẹ àwọn ọlọjà àtàwọn olórí ọlọjà ni wọn máa ń dá wọn lẹkọọ bí wọn ṣe máa gbé àwọn ilẹ wọn wọn ní àìṣe eléyìí wọn ní ìjìyà ń bẹ fún ẹni tí ó bá tako òfin àti ìlànà náà inú ìwé ìròyìn punch ni eléyìí wà láàárọ òní.
1: Ìjẹ́ ti gbọ́
0: pé kí ni
1: nípínlẹ̀ nínú ìwé ìròyìn ti punch eléyìí tó jẹ́ wípé jáde láàárọ̀ ìní o ẹjẹ́ aṣèkíni kamuni àti apá abẹ̀hún ó dá nínú ìwé ìròyìn daily post tó jáde láàárọ̀ yìí ẹjẹ́ amúyùn kamukó ń bẹ̀ ẹni tí ó jẹ́ kábíyèsí ọba alayé olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ọba rashidi adéwọ̀lú ládọjà wọn ní baba ti ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ o ìdí pàtàkì gan-an tó fi jẹ́ wípé àwọn tí ó jẹ́ ọba alayé ìyún jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n fi ṣe àbẹ̀wò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyún nílé ìjọba ní ìlú Àbújá lánàá òde yìí o ẹni tí ó jẹ́ olùbàdàn ó sọ eléyìí di mímọ̀ yìí o ọba rashidi adéwọ̀lú ládọjà ni wọ́n sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta ìyún láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ìyún lórí ọ̀rọ̀ ìròyìn olóyè Adeola Olọ́kọ̀ tó fi síta fún àwọn oníròyìn ni o nínú àtẹ̀jáde ọ̀hún òní àná òde yìí òun náà ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí ọba kábíyèsí olùbàdàn ti ilẹ̀ ìbàdàn àti àwọn ọba míì jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ṣe ṣe àbẹ̀wò sí ààrẹ tinubu lánàá òde yìí o lára àwọn lọ́balọ́ba ọ̀hún tí wọ́n ṣe àbẹ̀wò yàtọ̀ sí kábíyèsí olùbàdàn ti ilẹ̀ ìbàdàn àwọn ni olùgbọ́n ti orílẹ̀ ìgbọ́n bákan ọba francis alao bákan náà ni ẹni asẹ́yìn ti ìlú ìsẹ́yìn ọba shefiu oyebola balógun ti ìlú ìbàdàn ìyún ọba tajudeen ajibola àti òsì olùbàdàn ìyún ọba abiodun kọládáyìí sí bákan náà àwọn míì tó jẹ́ wípé wọ́n wà níbi ìpàdé ọ̀hún ni alájọwá ti ìlú àjọwá ọba adéyẹyẹ oyetunji bákan náà ni ààrẹ àgó ìyún ti ògbómọṣọ tó ń jẹ high chief s oto loni eyin to je wi pe ohun lo awon ni won se oju iyun fo en to je se ohun ti ogbomoso ati en to je onigbetiti ilu igbeti oba abioye bashiru olalekan won ni ladoja fi die mule iyun ninu atejade ohun eleyi ti won ni wi pe oloko ti obuwolu nti e ni o won fi die mule wi pe awon to je loba loba ohun awon se abewo si are lona ati dupe lowo are ni fun ti kini fun ti vidale ti awon ajinigbe ti won da awon akeko ati awon oluko won eleyi ti won jigbe ni ilu ogbomoso ti won da won le eyoyun ni ojo kini ana o won ni yinyin ni bayi ki eni semi ni ohun na lo je ki awon o se kini ka awon o tarapa lati odidi ilu oyo ipinle oyo ka awon o si gba ilu abuja lo lati lo se kini lati lo se enlembe won baba e seun adupe o e seun o baba gbogbo wa na le je adupe lowo yin o e o ba gbagbe oba aladoja ohun na ni alaga gbogbo awon ti o je loba loba ati loye loye jake jado ipinle oyo to si je wi pe ohun na lo je ki baba o le waju awon iko awon loba loba ati loye loye mi lati ri daju wi pe awon lo si abewo eyun si are tinubu bakan na bo se fidi e mule ni pe oju ona ibadan si ijebu ode eleyi to je wi pe won so di ombeji bayi eyun to je wi pe ni lati o tun gba ogbomoso lo si ilorin bakan na ni badagri si sokoto eleyi to je wi pe o gba agbegbe ibarapa ati okeogun ni ipinle oyo won ni gbogbo eleyi ohun na lo je wi pe o da won loju gbangba wi pe ti won ba ti pari awon ise oju ona yi yo mu idagba soke ti okere wo ipinle oyo won ni gbogbo e na nla won sodo kan o to je ka won lo wi pe to ka won fi ki baba wi pe baba e ku ise e ku ranti wa e seun o amo lore o wero in daily post lo koroyun laaro
0: yi nje ti gbo la fi ki un si iroyin eleyi to ka yen o pelu gbogbo oro to lo kaaki ni pe akiti e ni won lo se lodo are are na ti wa soro o baba soro are Bola Met ni bu to je are orilede wa Nigeria o ti yan na idi ti awo abo orilede yi ti o fi fi ojojumo reyin o are ni wahala eleyi to sele ni ekun Sahel eleyi to ni se pelu orilede Burkina Faso na Niger ati Mali won ni o tubo nse akoba fun awo abo orilede wa Nigeria ni o are lo so oro yi nigba to gba lejo kabiyesi oba laye oba Rashid Ladoja to je olubadan ti ile Ibadan ni ile ijoba Labuja are ni awon ajinigbe ti won sose lawon ile eko ni awon ile eko ti o wa ni ijoba ibile orire nibi ti won ti fi awon oluko ati awon akeko won ni nibi ti won ti ji won gbe won ni pe won ni awon ti won sese labi yi won ni pe won fe ki ijoba apapo ki won fi awon akegbe won ti ijoba Musa mo sile ni o won ni idi ni yi to fi se eleyi bako na won ni eleyi tu wa lara idi ti won fi sise buku won yato si oro owo eleyi ti won fe gba o are ni won ti so wi pe ko ni si ijunadura kankan pelu awon rara iyun laarin orileede laarin ijoba apapo si awon ti won sose papa julo awon ajinigbe are ti ni pe ko ni si ohun to je wi pe ajo ndunadura iye te ma gba.

0: síta láti rí pé wọn ní àwọn ọmọ ilé ẹ̀kọ́ kan òun náà tí wọn ẹ̀ tí mọ̀ bákan náà ni wọn ẹ̀ tí mọ̀ iye wọn ṣùgbọ́n wọn ní kìí ṣe ẹ̀kọ́ kìí ṣe méjì kìí ṣe mẹ́ta náà ni àwọn ajínigbé ni wọn wá jí gbé o ní inú yàrá wọn nígbà tó wá sọ̀rọ̀ yìí wọn ní yàrá wọn yìí wọn ní kìí ṣe inú ilé ìwé náà ló wà wọn ní ó jìnà sí ilé ìwé yẹn àwọn private hostel náà ni àwọn ọmọ yìí wà nígbà tí wọn máa sọrọ wọn ní àwọn ò tètè èlé lọdún ọla àwọn ọmọ ìtorí pé kí ni ilé tí wọn ń gbé wọn ní ó jìnà sí ilé ìwé yẹn díẹ tó jẹ wípé àwọn èèyàn ò tètè mọ bẹẹ ni wọn ò ní tètè sáré lọ yọjú sí wọn nígbà tí wọn wá sọrọ wọn ní ìṣẹlẹ yìí ó ṣẹlẹ ní alẹ ọjọ wednesday ṣùgbọn nígbà tí ìròyìn punch tó máa gbé ìròyìn punch gbé ní àná tó sì sọ wípé inú hostel àwọn ọmọ èyí tó jẹ private ti aládàáni tí kìí ṣe ti ilé ìwé ọhún wọn ní ó wà ní òpópónà paraga road ní ìpara níbi tí àwọn ọmọ ilé ẹkọ ọhún wọn ní àwọn ọmọ gateway ict poly ni òun ní ṣàpàdé tó jẹ wípé wọn gbé wọn gbé nínú kámpọọsì ilé ìwé wọn ní bíi pé ẹyin odi lọhùnún làwọn wà nígbà tó wá sọrọ wọn ní ẹ wo ṣe rí ìròyìn eléyìí tó ṣẹlẹ yìí òun ló ti fa ìpayà sí ọkàn àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ ara ti àwọn tó jẹ́ olùgbé agbègbè ibẹ̀ tó jẹ́ wípé gbogbo wọn náà ni wọ́n ti ń gbé àwọn ìròyìn kiri ní orí ayélujára wípé kí a ló dé tí ó fi jẹ́ wípé àwọn ajínigbé yìí tí wọ́n ti lọ ṣọṣẹ́ yìí ní ọ̀dọ̀ àwọn aráabí ẹ wo nígbà tó sọ̀rọ̀ wọ́n ní àwọn agbébọn yìí wọ́n ní ṣàdédé náà ni wọ́n ya wọ inú hostel wọn ní nǹkan bíi aago mẹ́jọ ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní alẹ́ ọjọ́ wednesday tó sì jẹ́ wípé àwọn tán wà ní agbègbè àti àyíká náà àwọn náà wọn ò tètè lè lọ síbẹ̀ torí pé kí ni mo sọ ṣáájú ibẹ̀ ó jìnà sí ibi tí ilé ẹ̀kọ́ wà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí àwọn ilé ìwé ọ̀hún sọ wọ́n ní pé kò tí ì sí ẹnikẹ́ni nínú àwọn akẹ́kọ̀ọ́ tó wà nítòsí tó jẹ́ wípé bóyá wọ́n farapa àbí bóyá wípé ìṣẹ̀lẹ̀ ìpànì kan ṣẹlẹ̀ o ṣùgbọ́n wọ́n ní àwọn tí wọ́n sì jí gbé lọ yìí wọ́n ní wọ́n ti taari àwọn ẹ̀ṣọ́ aláàbò síta láti rí pé wọ́n dóòlà gbogbo wọn ní báyìí ni wọ́n á sọ fún àwọn akẹ́kọ̀ọ́ tó kù wípé kí wọ́n má mikọ̀ o kí oníkálukú wọn kí wọ́n máa ṣe ohun tó tọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ bẹ́ẹ̀ náà ni iṣẹ́ ìwádìí àti bí wọ́n ṣe máa rí àwọn tí wọ́n jí gbé bọ́n ṣe máa gbà wọ́n padà wọn ni ohun tẹ̀síwájú níwèé ìròyìn punch ni ẹ̀kúnrẹ́ ilé wà láàárọ̀ yìí.
1: ó dáa bá ṣe ń tẹ̀síwájú ǹjẹ́ ti gbọ́
0: pé kí ni
1: nínú ìwé ìròyìn vangard eléyìí tó jáde láàárọ̀ yìí forígbárí ti bẹ̀rẹ̀ láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ wọn ní lánàá òde yìí òun náà ni wàhálà ọ̀hún ló bẹ̀rẹ̀ o wọn ní ìforígbárí ọ̀hún náà ló wáyé látàrí àwọn owó kan tí wọ́n ní pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí tí wọ́n ní wọ́n ń yọ pamọ́ nígbà tí wọ́n ti kéde wípé tọ̀ owó ìrànwọ́ orí epo yìí fuel subsidy ni pé ó ti lọ wọ́n ní àwọn owó ọ̀hún tí wọ́n wá fi ń ṣe owó ìrànwọ́ òun náà ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ni wọ́n ní wípé tọ̀ àwọn ń yọ pamọ́ o pẹ̀lú bó ṣe jẹ́ wípé nígbà tó yá òun ni wọ́n kéde rẹ̀ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ wípé wọ́n ti lo àwọn owó yìí láti fi san àwọn gbèsè kan eléyìí tí wọ́n ní wípé a jẹ iyùn sílẹ̀ òkèèrè bákan náà òun ni wọ́n lò ó láti fi ṣe àfikún owó oṣù àwọn òṣìṣẹ́ láti fi ṣe ẹ̀yáwó iyùn fún àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn iṣẹ́ mi o ṣùgbọ́n níṣe ni ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀-èdè yìí òun làwọn kọ̀ tí wọ́n sì sọ wípé kò sí tó jọ bó ti wulẹ̀ ọmọ o wọ́n níṣẹ́ rí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ẹ̀ẹ̀nà tán rárá bó ti wulẹ̀ ọmọ wọ́n ní kò sí tó jọ gbogbo tẹ̀ ń sọ wọ́n ní kó tó di pẹ́ ẹ náà kó tó di pẹ́ ẹ gbé àwọn ìgbésẹ̀ tẹ́ ń gbé lórí owó tẹ́lẹ̀ ń fi pamọ́ ló yẹ kẹ́ ẹ ti kọ́kọ́ fi tó gbogbo àwọn ọmọ Nàìjíríà létí wípé báyìí lẹ ṣe fẹ́ ná owó iye báyìí ni lowó jẹ́ o ẹ wá sọ wípé ẹ fowó ṣe lé ẹ fowó ṣe tọ̀hún wọ́n ní bí ìgbà téèyàn fẹ́ mọ ṣe kíni ẹ fẹ́ mọ fi júujú tẹ́ ẹ fẹ́ fi mọ bò á lójú ni ẹ tó jẹ́ mínísítà iyùn fún ọ̀rọ̀ ètò ìnáwó àti àmójútó ọrọ̀ ajé iyùn lórílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni Taiwo Oyedele ó fìdí ẹ̀ múlẹ̀ lánàá òde yìí o pẹ̀lú bó ṣe yànnà náà iyùn níbi ètò kan eléyìí tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ ní ìlú Àbújá ni ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣe rí bí orílẹ̀-èdè wa Nàìjíríà bí ìṣàkóso àwọn bí wọ́n ṣe ná owó wọn ní àwọn ó tẹ̀ ẹ́ síta ní gbogbo ọmọ Nàìjíríà láti rí o lẹ́yìn ìgbà tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ táwọn ní wípé kò sí tó jọ náà ló bẹ̀rẹ̀ sí ní mọ sọ àwọn oro yi o ba kan na ni won fi die mule wi pe opolopo awon mo orilede Nigeria ohun na ni won ti bere si ni ma fi awon atunto eleyi ti isakoso to wa lode yi ati awon ti to ti se koja ni won ti bere si ni fi wera awon wi pe gogo e patapata ko ti e se ti n se anfani kankan fun orilede wa Nigeria ati fun awon omo Nigeria bo ti wule omo won ni ele fowo kun owo osu awon osise na awon osise kan si wa nbi kan ti won sise ni ile ise ijoba to je pe won o ti e gba owo osu osise to kere ju lo iyun minimum wage bo ti wule omo e si le fowo ko owo osu awon osise se n ko fun won la won kan ni ile ise ohun ni an ko na ni abi bo le se se won ni o ti e ya won bo ti wule omo won wa fi die mule pe ninu te le se o na lo je wi pe gbo se te se won ni oku te sin na le se re yo tai e le fowo ko owo osu osise n la won osise kan won ni won si n gba 30,000 nile o ni to mo awon mi o ri 70,000 gba bo ti wule omo won ni sibe sibe gan won tun si nje won lowo lawon ile ise ohun iyun baun awogede ngbe o won fi die mule bi pe opolopo awon ti joba nse ohun na lo je wi pe ko sanfani fun awon omo Nigeria o nitori na ni kia kia ki joba o tete bota ki won yanana bi won ti na owo eleyi ti won lawon fi pamo lati ori owo oranwo owo ori epo bi we royin vanguard lo ku ekun rere royin ohun laaro yi
0: nje ti gba iwe royin daily post na ni ele wa laaro tun ni bi ti abi orilede wa Nigeria re Bola Met ni bu ti ro awon gomina gbogbo ni orilede yi wi pe lati dekun ati ma fi owo sofo won ni aye fo owo sofo o ni ki won fi opin si awon ise kan eleyi ti ko ni itumo ti opolopo won ti won gunle ni ipinle ko wa won are ni ki won dekun ati ma se awon afara iyen flyover bridge eleyi ti opolopo won ti won ti so di ise won ni ti won se kaakiri are soro yi bakan na lasiko to n gba lejo kabiyesi olubadan oba rashid adewori ladoja o ni dipo ki awon gomina ma wi pe ki won ma lo owo ilu ti o n de sewo won lati ma fi ko flyover bridge kaakiri o ni pe ki won kuku ma fi se awon ise gbogbo bi ise oju ona ti awon araalu nilo ni kiakia fun igbaye gbadun won are ni ifowosowopo na ni won nilo won ni pe gbogbo won pe ki won dekun lati ma fi owo se flyover

0: láti ọjọ́ kẹwàá oṣù kẹwàá oṣù kẹjọ ìyìn ọjọ́ ajé Monday ọjọ́ kẹwàá oṣù kẹjọ August 10, 2026 wọ́n ní tí ìjọba bá kọ̀ láti gbé ìgbésẹ̀ lórí àjọsọyépọ̀ àwọn ìwé táwọn tọwọ́ bọ̀ tí wọ́n pè ní Memorandum of Understanding MOU wọ́n láwọn tó wà ńbẹ̀ ò ní kí ìjọba ó tètè gbé ní ìgbésẹ̀ o bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní láti ọjọ́ kẹwàá oṣù kẹjọ lọ ìyìn ọjọ́ ajé láti aago mẹ́jọ àárọ̀ wọ́n ní ìyanṣẹ́lódì ó bẹ̀rẹ̀ lọ́múnira bájìkan àti lọ́múnira gẹ́gẹ́ fíìn ni ẹ wo ìròyìn ó wà ní ìwé ìròyìn The Matrix ní yàjò yàjò bó ṣe jáde láàárọ̀ ìlàmú wa
1: ojúmọ́ eré sà
2: ìpinnu kúndélé láti jẹun.
0: Yes sir.
2: Ẹ̀wọ́ kò sí ẹ̀kan tó gbọ́ ọ̀tọ̀ sí àgbẹ̀ ìlú ṣé rí ọ̀rọ̀ náà yìí ọ̀rọ̀ iná ọ̀rọ̀ iná níbi tá a wà yìí april la fi rí náà kẹ́yìn títí tó ní april la fi rí náà kẹ́yìn.
1: Lágbègbè bo nìyẹn.
0: Ìjẹgun nù.
1: Ní ìjẹgun.
0: Bàbá ti ń pè.
1: Ẹ̀yin ará ìjẹgun.
0: Kílẹ̀ wá ṣe
1: báyìí.
0: Ọ̀dà ẹ̀lú ẹ̀ka ọ̀rọ̀ o.
1: Ẹ̀ka ọ̀rọ̀ sà.
3: Lágídí ni àkíkọ̀lẹ̀ Adébáyọ̀ bá sùn láti ẹni oṣù ní ohun.
0: Yes sir.
3: Ẹ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àbò yìí kan dúpọ̀ wọ àwọn ọmọ tọ́lọ́sì wà ní yàkàtà àwọn
0: ajínigbé. Ọ̀dà ẹ̀ka ọ̀rọ̀ o.
1: Ẹ̀ka ọ̀rọ̀ sà.
3: Lágídí ni àkíkọ̀lẹ̀ Adébáyọ̀ bá sùn láti ẹni oṣù ní ohun.
0: Yes sir.
3: Àbò yìí kan dúpọ̀ wọ àwọn ọmọ tọ́lọ́sì wà ní yàkàtà àwọn ajínigbé. Wọ́n ní kí wọ́n irú ọgbọ́n tí wọ́n dá fún ti ọ̀yọ́ fún kí ọjọ́ ọ̀tí ajá ní kí ọdọ̀ wọn lọ kópa nínú wọn. Gbogbo àwọn tó wà ní gbókà kì í sọ gbogbo kọ́mọ kọ́lọ́ púpọ̀ jẹ́ kí wọ́n dúdú ara kí wọ́n sí ìgboro mọ́ kọ́lọ́ bá wọn ní gbọ́lẹ̀ kọ́lọ́ pa wọ́n sí mọ́bẹ̀. God bless you, ara fún ẹni yẹn sùn.
0: 0704-700-3341 àbíkí ọ̀ṣà ni wà lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí 0704-700-3341.
4: A brand new shopping destination is opening its doors to you and your family. The people of Ibeleki, Aja, and its environs. Welcome to the latest edition of Twins Faja Superstores, where quality meets affordability. A shopping trip becomes a celebration. At Twins Faja Store, your one destination for groceries, trendy clothing, quality electronic, household essentials, kitchenwares, house accessories, your everyday necessities, and more. Amazing gifts await lucky shoppers. You stand a chance to win exciting, including 5,000 naira. Yes, 5,000 naira. Beautiful umbrellas, quality transistor radios, and many more surprise gifts. Don't miss the grand opening on 1st August 2026. Visit at Ajapi's Garden Estate Gate, Shangotedo. For inquiries, call 070-002-11211. Twins the Superstars. Shop more, save more, and smile more.
0: Hello, Ekaro.
1: Ẹ̀ka àárọ̀ sà.
0: Ẹ ṣeun ẹ̀ka àárọ̀ bàbá wa.
5: Ọgọ́dọ́dù ọgọ́dọ̀ ṣe.
1: Akojúmọ́ sà.
5: Bàbá sẹ́ńtà.
0: Yes sà.
5: Àdìmọ́dù wà lọ́dún jẹ́tọ́gbọ́.
0: Yes sà. Ẹ bá ṣe pápá àpá torí àkókò. Yes sà.
5: Mo fojú ti dáadáa láàárọ̀ yìí. Mo bá bọ̀
0: nìyẹn. Ẹ ṣeun.
5: Ṣùgbọ́n ìlú àná ni lọ ti lọ dé ìjára.
1: According to the law, all load is so fin low. 704-700-3341. Hello.
0: Eka Rosa. Eka Rosa. Yes, sir.

0: lórí ètò ìjẹ́ ti gbọ́ ti kọni radio 1 103.5 lórúkọ ọ̀gá àgbà fún ẹ̀ka tá a wà yìí ìyẹn radio 1 103.5 FM Abiola Peters Mr. Perspective náà la fi ń kíyàn táwọn tó kù náà ẹ ò láì gbàgbé màmá wa olórí oko káàfàtà ẹ ò màmá wa tí wọ́n jẹ́ ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ọmọbabìnrin Wúrà Ọlá Adénikẹ́ lórúkọ náà la fi ń kíyàn ẹ ṣeun o lásán wa sowó ire ọmọ ayọ àti àlàáfíà àìkú ti ṣe baálé ọrọ ẹni ọlá àbọ̀sẹ̀dé ọmọ ṣálíù lórúkọ mi.
1: ó dáa ká mọ̀ ṣe lọ àdúrà mọ́ mi ọmọ balógun lórúkọ mi ẹja ṣe jẹ́jẹ́ ọ̀sẹ̀ yìí àìdá àṣẹ̀lẹ́dùá. ẹja ṣe jẹ́jẹ́ lópin ọ̀sẹ̀ yìí àìdá àṣẹ̀lẹ́dùá.
2: Educate yourself on top radio 1 103.5 FM.

ṣe agbára bí ó ṣe o oko mi ó ṣe ilẹ̀ kìí ṣe bàbá o ó yàgbà bàbá wọ́n ni ìwọ́ni ìwọ́ni.

0: oje pada orinle o kile DJ Rick Daraya Olojo Duni ti ile ise igbohun safefe ijoba apapo FRCN eta ti ipinle Eko pelu ajosepo Radio 1103.5 FM bekale fun awon akeko ipele akoko nile eko secondary JSS jake jado ipinle Eko todun 2026 yi o ma lawo awon akeko ma kopa ninu ere idaraya meta ototo idije bodu alafesegba football ere sisa loni ruru athletics ati iwe wiwe swimming fun tokunrin tobirin won papa isere CMS drama school ni Bariga ti ma waye ife eye ebun owo ati okiki to rinle wa fun ile eko atawon akeko to ba jawe olubori lati fi oruko sile e pe Femi Taiwo sori 08023292640 leka wonuga sori 07038998468 Kelechi Bernard sori 08033506038 DJ Ray daraya ile ise igbohun safefe ijoba apapo eka ti ipinle Eko pelu ajosepo Radio 1103.5 FM ibi ti a ti sawari awon ogun ojo ona
1: Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolú ọjà yín, ilé-iṣẹ́ yín, ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè Yorùbá, ǹjẹ́ ẹ ti gbọ́? Bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́, ilé-iṣẹ́ yín, ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ láago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday. Ẹkúnrẹ́rẹ́ àlàyé ẹ̀kan sí ẹ̀ka ìpolówó ọjà wa. Ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412. A ó máa retí yín o.

0: èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolú ọjà yín iléeṣẹ́ yín ayẹyẹ ìṣílẹ̀ tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilẹ̀ wa lédè Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú mẹ́ẹ̀dógún tàbí ọgbọ̀n ìṣẹ́jú láti aago mẹ́jọ alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago méjìlá láti ọjọ́ Monday ọjọ́ ajé títí di ọjọ́ Sunday fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412 a ó máa retí yín o.
1: O de pada, o rile, o kile. Ìdíje eré ìdárayá ọlọ́dọọdún ni ti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ FRCN ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 FM gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ìpele àkọ́kọ́ nílé ẹ̀kọ́ secondary JSS jákèjádò ìpínlẹ̀ Èkó tọdún 2026 yìí ó máa láwùjọ. Àwọn akẹ́kọ̀ọ́ máa kópa nínú eré ìdárayá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá football eré sísá lónírúurú athletics àti ìwẹ̀ wíwẹ̀ swimming fún tọkùnrin tóbìnrin wọn. Pápá ìṣeré CMS Drama School ní Gbàrígà ló ti máa wáyé ife ẹ̀yẹ ẹ̀bùn owó àti òkìkí tó rinlẹ̀ wà fún ilé ẹ̀kọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tó bá jáwé olúborí láti fi orúkọ sílẹ̀ ẹ pé Fẹ́mi Taiwo sórí 08023292640 Lẹ́kan Awolúgà sórí 07038998468 Kelechi Bernard sórí 08033506038 Ìdíje eré ìdárayá iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 FM níbi tí a ti ń ṣàwárí àwọn ògùn ọjọ́ ọ̀la.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́run ọba àmì dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là á sáàtọ̀. Tọ́dọ̀ bá wá kún, òmùwẹ̀ là á pè o. Tó bá wá jẹ́ ti pé tó tà bá bà débi ká a ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́run ọba àmì dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́run ọba àmì rán. Àwọn lọ́lọ́run ọba àmì rán torí wípé ọlọ́run ọba àmì fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkèlè.
1: Láti àti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá.
2: Gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ nẹ́run. Tó ń ṣe àkóbá fojú wa.
2: Àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wa ó kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣùlá léwu àtegbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹlẹ̀ ṣe gbọ́n. Ẹyin ẹ pe bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ.

0: E kaabo pada. E wa gbo o. Awa omo. Gbogbo awa omo ti tawon baba wa n pariwo. Ton pariwo fun wa awon o mo rina daada. Awon o mo rina daada. Se loju n pa ton wa mi poroporo. E ma je ko ro won o su yin. E mu won wa si le ise Osula Aba. Eyin na o ni fa isan lo ba. Omo re ni o gbeyin awa na o. Baba to jiya nitori wa. Mama to jiya nitori wa. Won o mo gbodo di tan wole abi. Looto e ti gbiyanju o. E ti sare sotun sare sosi. Sugbon beyin o ba ti debi ti Olorun ba mi o ti de gbiyanju re lade. Bi igba ti o gbiyanju ni. Ileise Osula Aba I Solution. Ibe ni ke lo o. O da mi loju pe te ba debe. Olorun ba mi o de gbiyanju yin lade. Won foju won ri na kedere ta mo na o fi alaafia lule aye. Ke eyan o fe jeun. Kori na ri n to fe je. Abi ka le jo wole. Ka tete meni to wole. Olorun mo se wa laja wole kabi ta mo wa so pe kabiru ka abo. Ti kabiru o wole ta wa mewure iwure jade. Ai loju lo n je ki agbalagba o si ranran laisun. Toju o ba fo ese oni sina aise dede oju lo me eyan sese ma fowo pa ogiri ko to rin aise dede oju lo mu eniyan jasi ko to jasi gegele eniyan to lohun ba mi ba kadara pe anadanu won dopin lori oju won to nyo won lenu lo lohun ba mi oke ma ndari lo sile itoju oju Osula Aba I Solution. Opo Olorun ba mi la won dibun o. Opo Olorun ni won ba duro. Be sire awon o kin farapa mo je eyan niya. Lori ododo ni won gbele ise won le lori. Ta ba npe won ni sehu ninu alagbo nile yi. Gausu Samani ta wa yi ninu awon ti won sise itoju. Won to be. Won to ju be lo. Se iroyin le ise Osula Aba I Solution. Koti de se ti gbo ti yin ni abe mo gbo tantan ti won polongo won lori radio kaakakiri iko airina kawete wa yi airina ka bible e le ka qurani ko tun le yin wo oju yin o wa njo gegele omo lo sese n fa elomi ni tete ko to le jade so ti pe lo ti le ti wa lenu e agbo sese bere. E dakun e farabalẹ ke e gbo number yi eyin e pe number yi o awon lọlọrun oba amiran gege bi olugbala fun gbogbo awon to ba larun oju oya e mo ba iroke eko number un kale bayi 091 57 58 9016 091 57 58 9016 tabi ke pe 070 38 61 5168 070 38 61 5168 number Baba Osula no. Baba Osula lo so wipe ti awon ba si nbe laye ta won nbe loke ipe ko seni ti o mo fi gbosoju ko to le di pe yin o mo riwe ka tabi ko to te computer imo fi gbosoju kawe imo fi gbosoju ka bible ki je ki eniyan mura si ohun to nyo lenu ninu oju ewo ohun to nyo ni lenu ninu oju la ba moju to ka eja ka fi gbosile ewo eje n tu baba sile eyin ke wa gbo pere pere oro lenu won oya e ku kale
1: la ti ati pariwo lojo to ti pe pe won bo
2: won ti de o
1: baba gangan le mo ba ti o ma da
2: gbo eniyan lohun
1: isoru eyi ke yi tin ko kojú ìrírin ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbútẹ̀sẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sun yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ̀ nẹ́run. Tó ń ṣe àkóbá fojú wa.
2: Àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wo clear.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá òṣùlà léwé àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
2: Gbọ́rọ̀ lẹ́nu bàbá òṣùlà gangan.
1: Torí ẹnu ọlọ́fà láti gbẹ́mọ ta o.
3: Ǹjẹ́ mo tún kí gbogbo etí tó láǹfààní àti gbọ́ wa pé a kú dédé àkókò yìí. Àkànṣe ètò ní látọ̀dọ̀ bàbá wa Ọláwálé Oṣùọ̀lálé tí gbogbo ayé mọ̀ sí Òṣùlá Abba. Ẹ bàbá kí wọn ó lè mọ̀ pé ẹ̀yin gangan lẹ wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ dárúkọ yín fún ọmọ Nàìjíríà.
4: Ẹ kú dédé àsìkò yìí o níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ wa. Orúkọ tèmi ni Ọláwálé Oṣùọ̀lálé aláṣẹ iléeṣẹ́ Òṣùlá Abba.
3: Bàbá ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí kí gan làwọn àpẹẹrẹ tí èèyàn lè rí tí ó fi mọ̀ pé ó yẹ kóun ó mójútó ojú ti fi ríran lágbo ara.
4: Ẹsẹ̀ atọ́kùn tí èèyàn bá ti ń rí bí ọyẹ tí èèyàn ń rí kùrùkùrù tá ń wo kòtò tó ń jọ gegele tá a dẹni tí ń bọ̀ lọ́ọ̀kan tá a dojú wọn mọ̀mọ́ gbogbo ìgbà lẹ máa ń wa mi lójú pòròpòrò gbogbo ìgbà lójú ẹlòmíì máa ń ṣe pin bíi funfun lẹlòmíì máa ń rí ó yẹ ká tètè máa kíyè sára pé ìpèníjà kan ti ń ṣẹlẹ̀ sí ìríran wa nìyẹn.
3: Ṣé ẹ mọ̀ wípé béèyàn bá fẹ́ lówó ojú ni ó fi rìnrìn àjò tí ó fi dolówó láyé béèyàn bá lówó tí ò fẹ́ kọ́ lọlẹ̀ ojú ni ó fi máa tọ́jú owó tó ní ó túmọ̀ sí pé ojú làbá kọ́kọ́ mójútó lágọ̀ọ́ ara. Bàbá ọgbọ́n wo lẹ̀ ń dá sí bó lẹ̀ ṣe ń ṣe tó jẹ́ pé àwọn tí wọ́n ń wá sọ́dọ̀ yín tí wọ́n ń bá ìrànlọ́wọ́ lórí àìsàn àti àwọn nǹkan tó lè máa kojú lágọ̀ ara nípa ìríran. Ọ̀nà wo lẹ̀ ń gbà ọgbọ́n wo lẹ̀ ń dá sí.
4: Ẹsẹ̀ atọ́kùn ọ̀rọ̀ wá dàbí ẹni pé nǹkan tí Ọlọ́run bá ti yọnu sí tẹ́yìn bá tún wá fi dára ṣe ló máa ń dàbí dán o. Ṣé ẹ rí àgbékalẹ̀ iléeṣẹ́ wa yìí àgbékalẹ̀ lórí òdodo. Lórí káfewé àti bòsè ìtọ́jú ìṣòro tí ń kojú ìríran ẹ̀dá yìí. Bàbá Ọlọ́run fi fún wa tẹnu kọ́ ò tètè bọ̀lù pọ́
3: o. Kí n tó gbà yín lálejò lórí ètò yìí èmi fúnra mi ti ṣèwádìí dáadáa. Bàbá bẹ́ẹ̀ bá fẹ́ fojú kàn yín bó wọ́n ṣe lè rí yín.
5: Head office wa wà ní ìlú Ìkòròdú ẹ bọ́lẹ̀ ní Agric bus stop ẹ sọ pé ń lọ sí Asọ́lọ̀ ilé epo tó dojú pa Asọ́lọ̀ bus stop yẹn street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa street number 30 ẹ bèrè Òṣùlá Abba ńbẹ̀. A tún wà ní Ladipo bus stop ní Ìkẹjà Long lósòdì níbi bridge ẹlẹ́sẹ̀ yẹn ẹrìn síwájú ẹ rí Majok filling station tẹ́ ẹ bá ti débẹ̀ shopping complex tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Magnet Shopping Complex ẹwọnú rẹ̀ ẹ bèrè Òṣùlá Abba ńbẹ̀. Ẹ̀yin ti Sàgàm tẹ́ ẹ bá ti dé Ìláyé roundabout ẹ wọ inú háàkì wọn yẹn tí wọ́n kọ Ìláyè sí Gàdàgbà ẹ wọ bẹ̀ níwájú CAC Church ẹ bèrè Òṣùlá Abba ńbẹ̀.
3: Ẹlòmíì ìtìjú ni òjò jáde ìtìjú pé tí a dúró mi ṣé gbọ́dọ̀ gbọ́ pé mò ń wá ògùn ojú káàkiri àbí mi ò ríran dáadáa. Bàbá ìmọ̀ràn wo lẹ ní fún àwọn èèyàn bẹ́ẹ̀.
4: Ìbàràn mi fún irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni pé wọ́n ní pami mara kí n pẹ́ lórúkọ àìsàn jẹ́ tú mi síta kí n fi ọ́ sílẹ̀ òun lórúkọ rẹ̀ kejì. N tí bá ń ṣe èèyàn tí n bá fi mara ó ń tọ̀ òun ò fẹ́ kó fohun sílẹ̀ nìyẹn. Ẹ tètè bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ẹ mọ́ fìgbàlà dọ́là ẹ máa bọ̀ lórí iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ Ọlọ́run ló fi rán wa o.
3: Bàbá kí làwọn àṣírí tí bàbá yìí ń lò torí pé kí n tó mọ̀ yín ni mo ti ń gbúrò yín Òṣùlá Abba Òṣùlá Abba pàápàá jùlọ lórí tọ̀rọ̀ olójúdé yìí nípa pé kéèyàn ríran kedere tàbí tó bá jẹ bí ẹni pé ìríran èèyàn já gerege kò kílẹ̀ bóyá lòmíìn tó bá súnmọ́ kò ní rí àfi tí wọ́n bá mú jìnnà sí ìṣọwọ́ wakọ̀ ẹlòmíìn torí pé kò ríran ni òjò wakọ̀ mọ́ tó fi gba dírẹ́fà ẹlòmíìn ránṣọ tí ò jẹ́ kó ṣiṣẹ́ rẹ̀ mọ́ ni pé ojú yẹn kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Ìyẹn bẹ́ẹ̀ o bàbá ṣé àjogúnbá ni àbẹ́yìn náà lọ kọ.
4: Ẹsẹ̀ atọ́kùn ṣe rí iṣẹ́ ìtọ́jú ojú nílànà tìbílẹ̀ àti àwọn àìsàn míì tó ń fa sábàbí rẹ̀ àjogúnbá ni o iṣẹ́ ẹ̀gbọ́n bàbá tèmi ni. Nígbà náà lọ mú gbọ́ wá lọ má wo wá a rò pé wọ́n ń fìyà jẹ wá nígbà náà.
3: Ẹ bá kàn ràn yín ṣẹ́.
4: Ṣẹ wá rí ìgbà tí a wá bẹ̀rẹ̀ sí ń ṣe iṣẹ́ yìí tá a wá bá dára kékeré a wá dàbí dán nígbà ìlà tó wá mọ̀ yí pé àṣẹ ó dáa kéèyàn ó farabalẹ̀ àtọ́dá kéèyàn ó jókòó tàgbà.
3: Bàbá ẹ jẹ́ ń bèrè báyìí torí ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ bèrè lọ́wọ́ yín pé ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ni pé téèyàn bá fẹ́ lò sójú o lati kan sinu oju ṣugbọn ngba mu dele ise yin mo ri pe gbogbo n te se kale fun itoju oju yi ko si ti won kan soju nbe mimu ati lilo ni
6: eseun te ba re lomi to ba pe wa baba awon ti lo ta won bi kan o se se pe ta won ba dodo yin won ka kini sa won loju ni awa la mo wa so fun e pe e lo fokan bale ni le ise ti wa o gbogbo ewe ati gbo ta nlo se itoju oju ẹnu báyìí lẹ ti gbà ló ẹ sì máa wá fìlẹ lójú. Gbogbo àwọn egbògi tá a fi ń ṣe ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábàbí ẹ níléeṣẹ́ wa lílò ni sẹ́nu.
3: Kìí ṣe pé wọ́n kàn sójú àṣírí kan nìyẹn o. Bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn-ún lọ̀pọ̀lọpọ̀ ti ń wá jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà tí ń dààmú rẹ̀ lójú. Bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n báyìí tí ìtìgò bọ ojú wọn lè kàwé. Arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbògi yín òun jùgò lẹ̀ fáṣán ìní ètí wọn fi ń ṣe oge nìkan nílò báyìí.
6: Bàbá tẹ rí abala bíi tẹ dùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé. Ṣé ẹ rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tán súré lọ rèé gbàgò ọ́ dàbí ẹ ń pé èèyàn ń gbìyànjú àti sún wàhálà síwájú ni o. Torí tẹ bá lọ bá wọn tẹ kọ̀ǹpléǹ pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọ́n á fún yín ní go kan.
3: Wọ́n fún yín ní go.
6: Tẹ bá tún padà lọ wọ́n á tún mú go yẹn wọ́n á tún ṣèǹjẹ̀ fún yín.
3: Ok wọ́n máa pààrọ̀ go.
6: Bẹ́ẹ̀ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú bá wá kọ sẹ́ tí ò rí náà mọ́ rárá. Kò wá sí júpítà ìgò kí ni mo wí atọ́kùn.
3: Bẹ́ẹ̀ bógo yẹn ṣe lè lágbára tó. Tó lè wá fi sójú.
6: Tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
5: Ṣé ti ẹni tó lòun lọ sílùú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀ tó padà dé Nàìjíríà wa ń bí odidi ọdún mẹ́wàá gbáko ló fi ń rí kùrukùru tó sì wá sílé iṣẹ́ wa. Ṣé ò lòjú ewé àti gbò lọ́lọ́dọ̀ wa. Tọ́lọ́run sì ṣe yanu.
3: Bàbá eléyìí báyìí ó jọ yàn lójú pé egbògi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni onílẹ̀ Yorùbá Yorùbá à ń gbìyànjú o. Bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-38-61-61-51-68. Bàbá irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú? A mọ̀ pé iṣẹ́ àbínibí yín ni tẹ̀jọ̀gùn bá àjẹbíni lọ́dọ̀ tí yín. Irú àwọn àìsàn wo ló lè mọ ṣokùnfà ẹ̀?
6: Ẹ ṣe atọ́kùn. Èmi a máa sọ wípé ẹni tó bá mọ̀ kó ń dín ìmọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá. Tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀, olúwa rẹ̀ ò mọ nǹkan kan o.
3: Bàbá ẹ bá a dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ a mọ̀ pé ó pọ̀ tó lè máa ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
6: Ẹ ṣe atọ́kùn. Àpọ̀jù ṣúgà wọ́n jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá. Paríparí rẹ̀ ni ò gbólógbò akọ náà.
3: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó lè fà á kéèyàn mọ́ ìran dáadáa ni.
6: Bẹ́ẹ̀ni atọ́kùn.
3: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan. Tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ọ́ ara, ọ̀nà wo ló fi lè gbà pé òun ti ní àpọ̀jù ṣúgà? Irú àwọn ara àpẹẹrẹ wo ni ọmọ rí?
6: Ẹ ṣe atọ́kùn. Ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yìí, ìbéèrè tó kẹnu ni o. Tẹ́ ẹ bá ń gbọ́ ikú ń bọ́ mọ́ rìn ọmọ ò tètè fura, àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Kò ní mú wa o, kò ní mọ́mọ wa o. Gbogbo àwọn tó ti mú Ọlọ́run lọ́jọ́ èní bá ń tún wọn lẹ̀. Tí èèyàn bá ní àpọ̀jù ṣúgà á dàbí ẹni pé ayé ń ṣe olúwa rẹ̀ ni. Ẹ̀rẹ́ lómìn kọ́ọ̀bù omi kan ló mu bíi mẹ́fà ni ó fi ṣẹ̀yọ́ ẹ̀ padà. Bó ṣe ń mumi bẹ́ẹ̀ lọ́nà ọ̀fun rẹ̀ ń dráì. Bẹ́ẹ̀ bá ti rí èèyàn tó ní àpọ̀jù ṣúgà, àpọ̀jù ṣúgà yìí ló máa ń siwájú tí ìfúnpá èèyàn tí ó fi bẹ̀rẹ̀ sí ń ga, tí ìfúnpá bá ti wá ga tó já síkè, ẹ mọ wá rí ẹni bẹ́ẹ̀ tán bá ju nǹkan lẹ̀ gbì àyà wọn á ṣàdédé já. Ṣé rí ẹlòmíì tí ṣúgà yìí bá ti lọ tó ti bọ̀ tó ti wọ inú iṣan ara wọn, á wá jẹ́ kó bẹ̀rẹ̀ sí máa rẹ gbogbo iṣan ara. Wàárẹ̀ ẹlòmíì wọ́n á gbẹ́sẹ̀ lélẹ̀, á bẹ̀rẹ̀ sí ń tanmọ́ ìrùbùsàn méjì á di wàhálà. Ẹlòmíì tó bá gbẹ́sẹ̀ lélẹ̀ báyìí tó bá fẹ́ gbẹ́sẹ̀ á dàbí pé wọ́n de búlọ̀kù mọ́ wọn ní bàdí ni. Tí ṣúgà bá pọ̀jù nínú ara kì í jẹ́ èèyàn rọrùn sùn. Tí ṣúgà bá pọ̀jù nínú ara òun ló máa ń siwájú tó máa ń mú kí ẹlòmíì kó la ojúlẹ̀ tí wọn ò ní rí nǹkan kan mọ́ rárá.
3: Bàbá wa ẹ sọ̀rọ̀ nípa chronic infection ìyẹn
7: aisan arun teyan ko latara ibalopo
8: ni akonorun ko te menu ba lekan to ba ye ko to ba nse yan laguara o le fe sokun fa ri na dede
6: e se atokun e je ka kokko bere latori chronic infection ten so yen tori pe awon ti nkan won yin se won yi tete ke sara ko to wa joba lodokun e sa teyan ba ni chronic infection won le kokko ma riru awon apere won yi isokunrin isobirin oju ara le kokko ma yun wa ti nkan kan ma jade wa latoju ara ti o te wa lorun binu se nkun burugu be ni ara ama gbona ara ma ta elomi lai fi atapara to ba wa lo to bo to wonu eje a wa lo di kokoro abejeje gbogbo ibi to ba wa wode ninu agwara a wa ma fun be ni wahala se wa ri chronic investor ta nso yi o na lo bi ako narun te ba ngbo ogologo ako narun ndi kan lo ti bere se ri ogologo ako narun ta nso yen te ba ri elomi ti narun ba gba won mu anu olohun o se yin fun won te elomi ba nbera bayi ti ba yun ra bayi ni bus stop ko te ni fe wo boye nikan kan wo afoku go nbe la elomi to ba de bus stop nbi o ba ka won lara de tan ba n tin bera kura kura bayi won o ti e ni mo pe ibuto ko la won wa iwo ogbologo ako narun yi ni ma wo si yan loju ti ma wa ba ojuje awon baba wo ojo won ni gbagbo pe eni to ba fe se itoju isoro tin koju irire eda ti o ba mo nipa ogun kan to le koju ogbologo ako narun oni to won o mo nkan kan o keyin o wu ti gbongbo ti gbongbo nitori pe ese kan ki dede se atokun won ni ekun lo ba ikun wa gbogbo ti nsele si iriran eda o ni bi ti gbongbo re ti bere baba wa wu gbongbo re yo dabi en pe eyan nke igi lori ko mu tepo te gbonu nti ma wa fanu wa re lomi won ti lo se oju bi e meji bi e meta e ja bi won lere kini idi re tin ti won se fi n pada sibe won o wu nti nse won tegbo tegbo ni eyi to wa loju nikan ni won mu nile ise osula aba nbe la ti n wu gbogbo isoro ti n koju iriran eda ati gbogbo awon aisan to n fa saba bi e tegbo tegbo te wa ni gburo re mo gbogbo ti n je tolorun
9: tun leleyi o lati ile ise osula aba osula extra bitter lo n je bomo kekere tabagbalagba ba n jẹun todun todun afi ke ya lo ni osula extra bitter ninu ile o eyin te fe kara yin to wuwo ko fuye e fe mo riba lawo igbanse to le koko to fun ni ni tia e ma lo egbogi alagbara bi ara osula extra bitters gbogbo idoti to ti di sinu isan ara wa ti ko je ko mi ara ati eje ko rin lo ti bi to nilo eje to wa fa kapa wo ma wuwo kese wo ma wuwo irin die larin awa mi gule gule elome agbese lele se lo dabi pe won te nylon male ati bere ndogun ati naro ndi wahala se lo dabi pe won de block ma elomi ni badi osula extra bitter ni ke ma lu o ma re wa tenu tenu ogbologo infection to wa ninu eje gbogbo elosula extra bitter o fo danu ka wa moribo lowo ara yiyun ara tita owo ati ese to ngban riri ogbologo kokoro inu eje olojo pepe to nba agbo ara wa wo ya ija gbogbo elosula extra bitter kaju e eti yin to npariwo nkan to le mo wa lona fun to nse bi kapo tao de ripo isan ara wa to nfa ni so den den omokunrin ti ko le se ojuse lodo yawo e osula extra bitter ni ke lo ko fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa danu kaye saroye apariro ese riro orunkun ati gbogbo bi to ndun wa ninu ara ta tin nawo nawo si inu wa to nkun gburugbu eyo yin to npo lapoju gbegben lelomi ngbe kin ki won to le to eyo elomi a ma wa sere sere osula extra bitter ni gbogbo awon eniyan pataki nlo ti alaafia won fi je pepe o e wa gba o akiyesi kan pataki re te ba ti ra won kan ninu oja tabi ni bikibi ti won gbe speaker sile to n pariwo ogun ile ise osula aba awa ko la ran won ni se o gbogbo isan ara to ti duku te ba nlo osula extra bitter gbogbo re lo ma bo sipo osula extra bitter ojulowo egbogi ajisan ni awon ibi ti e ti le ri osula bitter osula extra bitter ni won yi
5: head office wa wa ni ilu ikorodu e bo le ni agric bus stop e so pe n lo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 e be ro osula aba nbe atun wa ni ladipo bus stop ni ikeja long losodi ni bi bridge elese yen erin siwaju e ri majok filling station te ba ti debe shopping complex to wa legbe re magnet shopping complex Magnet Shopping Complex ewonu re ebere osula haba nbe eyin ti sagam te ba ti de ilaye roundabout ewo inu haki won yen ti won po ilaye si gadagba ewo be niwaju CAC Church ebere osula haba nbe
10: ele pe wa sori ero ibani soro yi o 070-38-61-51-68 070-38-61-51-68 070-38-61-51-68
11: WhatsApp number 1 sini. A o ni faisan lo gba o